bẹ́ẹ̀ni ètò tiwa tiwa ló ń wá sí etí ìgbọ̀yìn lórí ìkànnì Zandars Radio 105.7 FM. Ṣàlàáfíà lẹ́wà níbikíbi tí a bá ti ń gbọ́ wa lóòrọ̀ yìí. Ẹ káàárọ̀ ẹ̀dẹ̀ káàbọ̀ sórí ètò. A ti wà ní ọ̀sẹ̀ ìpàdé nínú oṣù June 2026. Ọpẹ́ la ó máa dú lọ́jọ́ kọjọ́ fún ọba Alaura bí ọba tó ṣọ́ wa títí di ìgbà tá a wà yìí. Tí ọjọ́ ká fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa. Níbikíbi tí ẹ̀yin náà bá wà lórí ẹ̀yin náà fìṣẹ́jú kan tàbí méjì kẹ́ fi sọ pé olúwa ó máa ṣe o. Nítorí pé àánú rẹ̀ dúró títí láéláé. Orin Dr. Sikiru Ayinde báyìí yìí o. Orúkọ tèmi dẹ̀ ni Olúwa Ṣẹ́gun Olóòtú Ètè Mọ́dẹ̀ kí yín káàbọ̀ sí ètò tiwantiwa lóòrọ̀ yìí. Bọ́ọ̀ ni nǹkan gbogbo ìyálájẹ́ ìyá lọ́jà àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo àwọn dádìwà tó wà ní hospital wà ní yunifásitì náà àwọn ti Avan dádìwà àmọ̀lé Mr. Dudu dádì kóòkì akínyí káàbọ̀ sí ètò tiwantiwa lóòrọ̀ yìí àwọn Mr. Ìgbàyí Lọlá akínyí káàbọ̀ ṣàlàáfíà lẹ́wà bọ́ọ̀ ni iṣẹ́ o ṣáàjẹ́ ń bugbájẹ́. Ẹ káàbọ̀ sí ètò tiwantiwa tá mọ́ sọ̀rọ̀ pa àṣà wa èdè wa orin wa àti eré ìdánilárayá.

0: àwọn èèyàn dẹ ló fẹ ló fẹ tú àbí tó ní nkan mi tó wà lẹyìn ẹ ni ṣùgbọn ara bèrè ta wa bèrè lóòrọ yìí ni pé tọ ẹ ṣe ẹ ikan gidi ni Sunday Igbowo ṣe ṣe kò ṣe kan tapada da wàhálà sílẹ nílẹ Nigeria láàrin àwọn ti Yorùbá àti àwọn ti Fulani
1: Salamu alaika

0: jẹ́ ká kọ́kọ́ kí.
1: Ẹlọ́ ẹ̀ká ọ̀rọ̀ káàbọ̀ sórí ètò lóòrọ̀ yìí. Ẹlọ́ ẹ̀ káàbọ̀ sórí ètò tiwantiwa lóòrọ̀ ìṣàlàáfíà. Akin káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ni o. Ṣàlàáfíà lẹ wá sá.
2: Mr. Big English.
1: Akin yẹn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀.
2: Ọ̀gá àwọn ẹkùjọ mẹ́ta.
1: Ọlọ́pàá pẹ̀lú o.
2: Bẹ́ẹ̀ jẹ́ ìbéèrè ara.
1: Ẹ má bínú sí wa, ẹ dákun, ẹ má bínú, ẹ má ti bínú sí wa.
2: Akúlù.
1: Bẹ́ẹ̀ ni o, bó ni ṣẹ́ṣẹ́ ìgbẹ́ ń lọ.
2: Ẹ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. First of us.
1: Bẹ́ẹ̀ni. Ẹ
2: kárọ lẹ́ẹ̀kan sí.
1: Akin yín káàbọ̀ sá.
2: A jẹ́ kí gbogbo staff standard la tó kéde lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Látorí bàbá wa ṣe Vi Kennedy Sanders àti ìyàwó wọn kò ní sún wọn sí.
1: Àmì o.
2: Àlẹ́tùnkẹ́ yìí náà Mr. Ṣẹ́gun Big English. Tàbí ló ń kópa nínú ètò tiwantiwa. At least àìmọye àǹfààní pétó yìí tí ó ti ṣe fáwọn Yorùbá mi tó ti sọ lẹ́nu.
1: Bẹ́ẹ̀ni.
2: At least Yorùbá tó ń gbọ́ ní ọ̀sẹ̀ ó máa jẹ́ iye wọn lórí. Ní ìsinmi ó ti di pé tá a bá tẹ̀ wá gbọ́ lọ́sẹ̀ kan báyà kí ló ń ṣẹlẹ̀ láàmú béèrè. Ọlọ́run bá ṣàánú wa rí dájú ṣe.
1: Àmì.
2: Àárọ̀ náà pé gbà.
1: Àmì.
2: Wẹ́ẹ̀sì tó parí oṣù lélẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
2: Àyẹ̀wò àmì parí o.
1: Àmì o.
2: Táàmì ti dáadáa lọ́hún jẹ́ àárín. N táàdì ẹ̀fẹ̀ mọ́nú ayé wa yọ bù sú iye lọ.
1: Àmì. Àmì. Àmì.
2: Gbogbo wa ní Imo State àkèrè òkòdé ni.
1: Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì.
2: Àmì. Àmì.
1: Àmì.
2: Yà mo ń fàsìkò yìí kí gbogbo Yorùbá látòkèdè ibẹ̀ látòrí ọba wa PG wa gbogbo àwọn èèyàn jàǹkẹ́jàǹkẹ́ BG wa kọ̀ǹfẹ́nà wa ìfẹ́ mọ dárúkọ ọ̀bọ̀ tí mo ṣe ń pe tí mò ń pè yẹn
1: bẹ́ẹ̀ni
2: ti yẹ every one of them
1: bẹ́ẹ̀ni
2: lásìkò wọn ní ilé láti kẹsànán òde
1: bẹ́ẹ̀ni o ṣokókó
2: àkọ́kọ́ sọ̀rọ̀ lé ká tó rọ síta first of us mo kí wa ní Owerri West ń bíbá yìí ìyàrá ìṣe àmà mi engineer Adégòkè Alábí vice wọn Mr. Yemi Fakorede assistant mo tún fi secretary Mr. Akin treasurer wa àti ìgbìmọ̀ secretary wa látòkèdè náà mo kí gbogbo wọn látòkèdè náà o woman leader wa obìnrin bí ọkùnrin tá mo kí ni o ara ló gbà o
1: oṣù
2: wa ṣe o rebẹ lájẹ o
1: àmì.
2: O dẹ̀ kí ṣáàmà wa náà ní Owerri zone Mr. Kehinde Adeagbo.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ dẹ̀ ni mo kí ọ̀gá mi Mr. Adebisi. Ọlọ́run bá kó sáàmù wa.
1: Àmì.
2: A rí ìbàdí ṣe àárọ̀ náà gbégbá.
1: Àmì.
2: Mo kí youth president wa ní Imo State Mr. Mukaila. Pé Akú múra o. Akú múra o. Èyí yọjọ́ Saturday 27.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìpàdé tá a fẹ́ ṣe fún parí oṣù. Gbogbo bí ògo Yorùbá àtàwọn ọdọ Yorùbá bí ó ṣe lọ bí ti dáadáa n kálukú wa kọ́lẹ̀ wá fẹ̀hónú wa táwa fi hàn àti bí a ti fẹ́ ṣe ìfilọ́lẹ̀ polo wa fún àwa ọ̀dọ́ eléyìí tí a mọ̀ bìlíì pé a mọ̀ wọ̀tàbá pẹ̀lú gbogbo nǹkan tá a fẹ́ ṣe eléyìí tí mo sì mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà wà gbọ́ kí kọ́ńtà ní ṣe báyìí a wà sọ́dọ̀ yín ni yòòdì kọ́mọ yòòdì wọn ní free tanga kò sí nǹkan tó wà free ń bẹ
1: bẹẹni
2: ẹ mọ wọrí ṣe ti gbọmọ kàní kí n fa àsìkò yọrọ ajé ayé ti náà
1: ni kò
2: ní saturday 27 yẹjọ gbogbo ọdọ ẹjẹ ká jáde tán la má jẹ kì ní secretariat àwa Yorùbá
1: a má jẹ kì
2: tó wà la má jẹ kì ẹjọ ẹjẹ ká jáde tán gbogbo ẹ ọlọrun ṣàánú wa
1: àmì àmì
2: àmì àmì àmì
1: àmì o
2: nípa nǹkan tẹ sọ ṣe rí ẹ tí ò bá ti sí politics ńbẹ ntí Sunday Igbòho tó ń ṣe ntó dáa ni ọmọ àlè.

0: ilé kan ni origbogun badile ohun ti o joko le to si lagbara lati protect awon yen ti o si joko ti o le ma le leni na yes sugar mo politics awon kan mo wo pe ah nkan ta wa fi jagbara ra be se won ni nkan ta won ibo mo nso o ni ala de ma wuru ndeze that is nti o obi ti o ba ti ibi ibaje wa ti nkan ti o ti o da tin sele ibe lawon ba kan aba won eyan la la kan ibe na tin jeun
1: beni
0: ibe na tin jeun
1: beni
0: but awon kan de ma wo pe to ba ti le se kini to ba ti le ku nle bayi ti o si we awuye wuye fulani abi nkan kan yen Sọ́gbọ́ sílẹ̀ àti ọ̀nà àtijẹ́ àwọn ódínù. Yes, gbogbo ẹ̀ wá lọ káàkiri. Ibo ó délẹ̀ ibo yìí náà nínú Yorùbá ni mo ń sọ o. Ní Yorùbá ni mo ń sọ. Àwọn kóbìlì pé àtọ́ bá tò tán tó bá tò tí ò sí kinní à yóò mọ̀ dí àwọn kan lọ́wọ́ níbi tá a ti ń jẹ. Léléyìí tí ó sì dá. Léléyìí tí ó sì dá. Èèyàn ń lọ, ó ń ṣe iṣẹ́ tí ó bìlíìfù pé ó yẹ kóun ó ṣe. Tóun dẹ̀ ní kápá ìtọ́lọ́run fún lágbára rẹ̀ láti kápá ìwọ̀n tó lè ṣe láti gbà wá sílẹ̀. Àwọn kan lọ ń lọ lẹ́yìn wọn lọ ń sọ bó ṣe wù wọ́n. Ṣé kinní kan sọ́jẹ́ sùn ló yẹ kó lọ ni sọ́jẹ́ kinní kan ni sọ́jẹ́ kí ń gbé kámẹ́rà ká. Ká láti gbà wá kàì lọ́dọ̀ àwọn Fulani láwọn Fulani tí ń tọ́ pé wọ́n ń ṣe ẹni tí wọ́n dá mọ̀ bí èèyàn náà ń dà. Látàyé báyìí gbogbo àtàwọn wà kékeré à ń gbé pẹ̀lú Fulani tá a bá lọ sóko àwọn ni wọ́n wà ń bẹ̀. Ìmí gan lọ skul tó yẹ pé wọ́n dẹ̀ tún ṣe lọ́dọ̀ wa. Ìgbọ́n wo ló wá jẹ́ tó wá di pé ní ìsìn àwọn Fulani àbáwọn kí ní gbogbo ìmọ̀ra wọn. Sunday Igbowo ọmọ gbà fún wọn lọ́dọ̀ mi pé tíyàn bá fẹ́ sọ pé òun fẹ́ lé corruption kó lù ú corruption náà tún lè lẹni náà kúrò nílùú. Kẹ mọ́ di pé ńgbà tí ọba wa yá ní ìsìn wọn kàn lọ wẹ́sùn tí ọ̀yẹ kan kà sí lẹ́sẹ̀ wọ́n bá ní tó ṣe ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ fáìtì ìjà fún Yorùbá. Àwọn náà wọ́n tún lè gbé kò lójú kọ́ lọ́wọ́ sànù wa Yorùbá Yorùbá wa.

ọlọ́gbọ́n ayé ń fọ̀kọ̀ lára wọn ṣeré láríyànjiyàn bá ṣe sì bẹ́ sílẹ̀ o ìkan wí pé kò mà sọ lọ́hùn o ìkejì ń sọ pé

ọba tó ṣe pé ó tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé kò tí ì sí bí téèyàn lè wá lọ́hùn-ún bèèyàn wí pé kò máa sọ́ lọ́hùn-ún ẹjọ́ máa yé wọn pé ọlọ́run ló.

0: Fọlọ́run nínú àwọn ẹni tí mo wí. Ó ní tó bá ṣe pé ọbọ Ọlọ́run bá wà ní. Kí ló dá wa tọ́ tó tún fi ra ẹ̀ pamọ́ fún? Ó ní dáṣẹ dá ìdáṣọ yẹ ká wà tí ká má rí.
1: Èyí tó sọ bẹ́ẹ̀ yẹn. Èyí tó ní kò sọ lẹ́hùn
0: nínú àwọn ẹni tí mo wí. Ó ní tó bá ṣe pé ọbọ Ọlọ́run bá wà ní. Kí ló dá wa tọ́ tó tún fi ra ẹ̀ pamọ́ fún? Ó ní dáṣẹ dá ìdáṣọ yẹ ká wà tí ká má rí.
1: Ṣẹ́ríkejì wà fún

0: fẹ́kẹ́ mi gòkè òṣùbù. Ẹ̀dá lè sọ wípé kò tọ́nà bá jòkó òun. Wọ́n lè láwọn náà fẹ́ wà lè pàlè wílé ṣe.
1: Ìkejì wá fún lè sí o.

0: báwo lè mí ròyìn. Ọba tó dáwà dáhùn tí ajá tó lé ní. Oníṣòrí mọ̀ táwọn sáyẹ́nsì ń lò yẹn. Ọba tó dáwà ló ti dá wọn pẹ̀lú mọ̀ yẹn. Yóò fún wọn ní mọ̀ báwo náà ṣe lè máa rorí.
1: Ìkejì wá fún lèsì
0: pé ọlọ́wọ́n bá wà ṣẹ́. Ọba tó mọ wá tó mọ̀ báwo lè mí ròyìn. Ọba tó dáwà dáhùn tí ajá tó lé ní. Oníṣòrí mọ̀ táwọn sáyẹ́nsì ń lò yẹn. Ọba tó dáwà ló ti dá wọn pẹ̀lú mọ̀ yẹn. Yóò fún wọn ní mọ̀ báwo náà ṣe lè máa rorí.
1: Èyí tó ní kò sọ lọ́rùn
0: wá ní nǹkan mèremère. Náà ti pèsè pátá sálùjọ́ náà o. Oníṣọ́ṣẹ́rù ẹ̀ sáyé fádà màdéfà ní. Àwọn èèyàn gbélé ayé ìdára kan. Ṣèbéyàn ló ṣe dábàrà ti ṣe sínú ayé.
1: Èyí tó yọ láyìí ní gbàgbọ́ o. Tó ní kò sọ lọ́rùn
0: wá ní nǹkan mèremère. Náà ti pèsè pátá sálùjọ́ náà o. Oníṣọ́ṣẹ́rù ẹ̀ sáyé fádà màdéfà ní. Àwọn èèyàn gbé ayé ìdára ṣèbéyàn ayé.
1: Ìkejì wá fún lẹ́sìn ìpè o. Ìkejì wá fún lẹ́sìn.